0: We are the only FM station in the Middle Belt of Nigeria with a non-stop diet of the latest news, in-depth analysis, informative talk shows, exciting sports programs, and the best music variety you can find anywhere. So don't touch the dial. Brothers FM 90.5 Markadi. One brotherhood, one humanity. You are in tune with the station that is the sunny side all the time. The station with more variety of music than any other. Rocking the airwaves to bring a little bit of magic into your life. We are Brothers FM 90.5, the station of the moment.
1: Ìyọ̀run máa sẹ́, ìrì àánú ó yá máa sẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń sẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa sẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sún bí àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pe. Eléogun Apọ́sù Oya.
2: Ní òní ọjọ́ kẹ́ni oṣù keje, mo fi ahọ́n mi kan yín. Mo fi sọ àsọtẹ́lẹ̀. Gbogbo ẹni tá a bá bí nínú obìnrin tó bá gba ọ̀rọ̀ yìí gbọ́. Láti on the 1st of July, títí oṣù if máa parí, gbogbo ibi tó bá lọ láyé, o mọ̀ kan adùn ni. Tó o bá pàdé obìnrin, o máa ṣàánú ẹ̀. Tó o bá pàdé ọkùnrin, o máa ṣàánú
3: ẹ̀.
2: Tó o bá pàdé ọmọdé, o máa ṣàánú
3: ẹ̀.
2: Tó o bá pàdé àgbà, o máa ṣàánú
3: ẹ̀.
2: Gbogbo ibi tó o bá lọ lórúkọ Jésù Adùn ló mọ̀ bá
3: pàdé.
2: Mo lọ síbi tí orísun Adùn wà. Mo ti bẹ̀ pàṣẹ pé àti wọ àtàwọn ọmọ rẹ̀. Lórúkọ Jésù Adùn wọnú ayé yín. Gbogbo ibi tó ti experience ìkorò. Ǹjẹ́ apá ìkorò yẹn rẹ? Apàṣẹ Adùn. In the name of Jesus. Gbogbo ẹni tó bá rí program yìí wò. Tó o bá ṣí à ẹ̀ ní ìgbà méje. Mo sọ fún ọ lórúkọ Jésù. Ọ̀rọ̀ bí Adùn bí ìdùnnú. Lórúkọ Jésù yóò máa ṣẹlẹ̀ sí. Oṣù keje máa pín ọ. Oṣù keje wà bá àánú pàdé. Wà pàdé ìrànlọ́wọ́. Wà pàdé ògo. Wà pàdé ìgbéga. O ò ní dá ayé ṣe
3: mọ́.
2: O ò ní dágbé mọ́. O ò ní dẹ́rùgbé mọ́. Olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ̀ wà pàdé ẹ̀. O dẹ̀ máa ṣe bí ọmọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Lórúkọ Jésù ti Nasareti, o bá àánú pàdé. Ẹ já kira wa pé happy new month.
3: Happy new month.
2: Ẹ mọ́ gbàgbé pé a ti la ọdún sí méjì o. Bẹ́ẹ̀ ni ọdún ti la sí méjì. Mọ̀kọ́ náà níjẹta pé ìlàjì àkọ́kọ́ ọdún yìí o. Mo là á já nínú.

0: ẹnì kan gbọ́ mi ogun ò ní gbé omi ogun ò ní gbé omi mo máa mẹ́rin oṣù keje gan mo kéde àwọ̀ ọjọ́ méje èmi mo fẹ́nu kan oyin mo mọ̀ pé oyin tiẹ̀ ti máa wà lọ́wọ́ ẹ àti ka sáàmù sí lánàá àti gbàdúrà sí ní lórí facebook àátọ́ gbàdúrà sí lónìí ọjọ́ méje gbáko ní mo fi gbàdúrà fún oyin tó bá ti fẹ́ break oyin yẹn ló là dájú ẹ̀yin ti láwọn bẹ́ẹ̀ ni ìwọ mo ní kó gbà wẹ̀ mo ti gbà wẹ̀ mi sẹ́yìn gbọ́ mi sà mo sọ tẹ́lẹ̀ sí ẹ̀ bí wọ́n bá gbàgbọ́ sẹ́ lórúkọ jésù adùnkúnú ayé ìkorò kó parẹ́ ìkorò kó parẹ́ ìkorò kó parẹ́ ìkorò kó parẹ́ ìkorò kó parẹ́ ìkorò kó parẹ́ ẹ̀ndà ni mo jí rẹ̀ bíbẹ́ ni pé gan sórí tó ń pè ní ìmọ̀ràn àwọn ìmọ̀ràn kan bẹ téèyàn gbọdọ̀ mú kúrò àwọn ìmọ̀ràn kan bẹ téèyàn gbọdọ̀ kọtí kún àdúrà ń gbà ó bíbélì sọ wípé ó ní ẹ̀yin ó máa lọ láti pàdé ipá orílẹ̀-èdè dé orílẹ̀-èdè ó ní òun máa bá àwọn ọba wí nítorí tiyín orílẹ̀-èdè dé orílẹ̀-èdè asẹ́kànnì àwọn nǹkan wọ̀nyí kìí dédé ṣẹlẹ̀ tí ò bá jẹ́ wípé ènìyàn bá bá ọlọ́run sọ̀rọ̀ mo gbàdúrà àṣẹ ìrìn àjò sí gbogbo àgbáyé ó yá gbà á àwọn tí n bá sọ lẹ́nu ẹ̀ máa sàmì ẹ̀ dáadáa o àṣẹ ìrìn àjò sí gbogbo àgbáyé ó yá gbà á ẹ̀dá ni mo ti sọ ibẹ̀ ni pé ó ní olúwa ràn mí lọ́wọ́ olúwa yára láti ràn mí lọ́wọ́ mo gbàdúrà olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ lórúkọ jésù ó yá lọ bá pàdé ó ti pẹ́ tó ti ń dá sí ó pẹ́ tó ti ń dá gbé ó ti gbẹ́ tí wọn nìkan ti ń dá gbé ẹrù yìí ó lè dá nìkan gbé ẹrù ayé lè pààyàn ẹrù ìdílé tí wọn nìkan bá rù ó le gan kì í jẹ́ kéèyàn ó tètè dìde mo gbàdúrà a ní olùrànlọ́wọ́ tó máa jẹ́ kí ìrìn àjò rẹ kó yá olùrànlọ́wọ́ máa dìde fún ọ lórúkọ jésù wàá pàdé olùrànlọ́wọ́ aláàánú àdìdè ìrànlọ́wọ́ àdìdè aláàánú àdìdè oṣù kẹjẹ gbọ́ra ló wá rábì gara sáyà oṣù yìí máa pè ọ ẹ̀dá ni ẹ máa jí sọ tó bá ti di ọjọ́ keje àwọn wòlíì tán bílíọ̀nù di sẹ́fù mẹ́ta ni máa pè ohun ẹ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ yìí lá parí àwẹ̀ tó máa pé méje káì rálí kàmbólíà gbogbo èyí tẹ máa ní agbára láti ṣèdí díẹ pẹ̀lú ọrẹ májẹ̀mú yé mo fi dá ọ lójú ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde irú àyájọ́ òní bẹ́ẹ̀rí ni olóbádé bẹ́ẹ̀rí ni àwọn kan bẹ tán gbọ́rọ̀ olúwa tán gbọ́rọ̀ wòlíì wọ́n dẹ̀ gbàgbọ́ ọ gba passport kínní o waste ó gba passport kejì àtọmọ ó waste ó gba passport kẹta ó waste oníkílódé bẹ́ẹ̀ lèmi náà ṣe sọ ó gba passport kẹrin ó waste ó gba passport karùn ó waste ọwọ́ ni ọwọ́ tẹ́wọ̀n yìí ọwọ́ gbà kẹfà ọwọ́ gbọ́ òwò ní ìpè wọ́n yàn fẹ́ travel ni tẹ̀lé mi lọ jerusalem tó o bá ń tẹ̀lé mi wọ́n yàn lè dènà ẹ̀ ní fisa wọ́n ò fọ visa tó o bá ti gba visa tó o bá ti tẹ̀lé mi lọ jerusalem wà á wá lọ sí country tó wù ẹ́ ó dẹ̀ ti apply ẹmọ iye gbà tó ti apply ẹ̀ ti passport márùn tó ti waste lọ́wọ́ ẹ̀ sọ fún mi ọdún mélòó lọ́rùn kó ti waste visa mélòó ni ó ti fi dùn tí wọ́n fún gbà lọ jerusalem tá a dé ọ̀nà sí o.
1: praise the lord
2: hallelujah.
1: mi mọ bóyá dádì lè pàmìtì because ó yẹ kí n ti jẹ́rìí nígbà tí mo wà ní nàìjíríà but ó rò pé bóyá it's not a big deal or something like that but lẹ́yìn mo ń sì mí náà ní o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ bàbá ṣe bí ọba dé program yẹn o gbọ́dọ̀ lọ a ní kì í ṣe pé ẹsẹ̀ gbọ́gbọ́n ìbá wà níbí bá wọ́n ní kì í ṣáà lọ mi ìfẹ́ lọ wọ́n ní kì í ṣáà lọ àti wa bi pe o ja a lo ko sla ta ro yen mi o really wa happy mo sha mi gbe mo poko ko mo sha wa le ni that testimony go like this pastor ke pa mo pe bo ya daddy le ti gbo si testimony yen ni Nigeria npa pastor ke pa mi mo lo to ri visa
2: pastor tele lo
1: o lo 5 years lo
2: ikeji lo
1: iketa lo ikeri lo ikarun lo ikesa to bi wa se program kan ni yayi o wa ni pe is like emi no to bi ni no ye se program yen o ti wa ni pe o mo pe yin kan wa n biba ipo mo fe te ti e ko rara si pe iwo to ba wa ni ri situation yen pele ni lo Jerusalem Jerusalem o nda ti tun so ni ta se la wo ka gba wo ka mo pe a wa ni situation yen bi pe follow me to Jerusalem okay mo ba so ro o ba ye ni ka san wo fun jide
2: jide lana
1: be ni mo ba so ro actually family of mine do have my business and I'm doing well it will be problem with you traveling here because a lot of things they share like they come up with the spirit is a spiritual battle the last one came my share in which was the ideas when you have to mommy you know like you know some of you say you apply if you say you have to mommy I was wondering you don't have my love for interview or you come in if I know you want to come on or you know mother and you the next thing I'm asking for me embassy only he love almost to be cocky me wally ah only came me wally